0: pursue my life.
1: Ẹ̀rọ
0: adé sọ̀rọ̀ ọ̀bù fọ́mọ́. Na àwọn ọmọ ní ẹ̀ tàkà mi ẹ̀. Onyami jẹ́ ìta wọn sún ẹ̀. Prayer. Tumi biara ẹ̀ tàkà wo di wù ní akí wẹ̀ jí. Bí ọ̀nà bá ń pa ẹsẹ̀ onyami túnmi ní nyàmí ẹ̀wọ̀n dẹ̀. Ẹ sún tú ọ sún sá. Somebody lift your voice, lift your voice.